gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní fẹ̀lifẹ̀li láàárọ̀ kùtùkùtù lónìí 24 ọjọ́ ajé. Gbogbo lé o, ẹ dìde ńlẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, ti Midire Market, gbági titun nílùú Ìbàdàn. Mo fẹ́ fi gbogbo ẹnu sọ pé láti ìṣẹ́jú yìí lọ lónìí ọjọ́ ajé, ìrànlọ́wọ́ tiẹ̀ náà bẹ̀rẹ̀. Gbogbo ilé ẹ já dìde o, ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Gbogbo ilé já lọ síbi pẹpẹ, kiní kan ṣẹlẹ̀ lónìí. Ẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀. Ẹ já jọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi aríkúyẹrí. Kìkì mọ́lẹ̀ kìkì ògo, Ọlọ́run ọba mi tí ò ní ìtàn ìran. Kàkàkúkú bí ìlú gangan, ọba mi kàkàkúkú tó ń fọ̀hún agbára. Alápáńlá tó sole gbogbo ilé ayéró. Yí kọ́ọ̀tún kó yí ká ó sì òní lọ́jọ́ ajé. Ẹ wá kígbe, good morning sir, good morning Holy Spirit, good morning Holy Ghost, good morning my Jesus Christ. Akinyin bàbá tí ń bẹ lọ́run. Títí ayé ló kọ táwọn mọ kì ọ́. Máa ta ẹsẹ̀ rẹ, engineer, òní Monday.